jẹ kin dupe bi ti e ti bere ninu aye ti temi ni e ti bere ninu aye gbogbo awon eyan to n gbọ mi patapata ati awon to se pe won sin ru ni pe ah asiko ti to iya kin ti wa darapo ki ma gbọ lori 103.5 FM ye e je kanyelua mo dupe bi ti e ti bere baba se opo eyan lo se pe ni asiko ti ojo ro bayi bayi bayi ni iwoye odun to koja won si ni ibi ti won ye ko wa bayi to pe ngba yen ori dugula isan le lomi wa elomi re bawo ni o kilo ma je kilo ma mo sugbon ni wakati atasiko e gbe won kuro ni ibi ti won wa ni dugula isan e gbe won sori akete to e pa won gangan fura won tin duro won tin ba gogo yan so won le tin fi fun ni opo yan lo se pe ni wo yi odun to koja ni rasiko bayi won ti e le mu nkokan lo senu won le je be ni won le mu sugbon ni wakati atasiko o ma fi le won lowo won ma le je won ma le mu gbogbo nkan ti won bere fun na lo fi le won lowo sugbon ni bayi na nko wa fun ni gbogbo nkan ma yin ni wakati ta wa yi opo eyan lo tuye pe awon go tun woju olohun fun kokan rere kan tabi ikeji to be gba ladura pe oluwa o de se fun mi awa gba ladura na pe pelu ba won kan se ni ope ti won dupe oni ru ojo oni tojo tun ro di wakati ati asipe oni to je ojo keta dini ogun ninu osu karun o di dodo ki olohun ba eledua ko gbo adura oni kaluku iyen ni pe ago meje o tin ku ìṣẹ́jú méjì lé ní ogún àbẹ́ẹ̀rí nǹkan ẹ̀yìn kẹ wá wo aago yìí ní wákàtí yìí pé tó bá dìwò yí ọdún tó ń bọ̀ ẹ̀yìn náà tún lè rọpẹ́ láti máa dúpẹ́ torí pé kí ni nínú ọpẹ́ nínú ìyìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn kún lẹ́kùnrẹ́rẹ́ òun ló wà nínú ẹ̀ bàbá ń gbà á ládùúrà mò ń sọ ní gbogbo ìgbà mo dẹ̀ mọ̀ pé wọ́n ń sọ láwọn ilé ìjọsìn káàkiri káàkiri wo tá a bá ń gba àdúrà tá a ti ní bí ìgbà pa kò ń sọ̀rọ̀ ní tá a kàn ṣe gbogbo ẹ̀yìn ó dàbí ìgbà tá a bá ń tọjọ́ láti àárọ̀ títí lọ́wọ́ alẹ́ tá a ráyè kankan láti pé ẹ ti ẹ̀jẹ̀ ká rọra mira díẹ̀ tàbí kéèyàn kàn jókòó sójú kan kó máa ṣiṣẹ́ kó má ní nǹkan kan bí ìgbà pé èèyàn ò ṣe nǹkan kan ni a wá dàpọ̀ wá dúró lúrúngúdú kò sẹ́rìn kò sí nǹkan kan ṣùgbọ́n tá a bá yìn tá à ń dúpẹ́ tí ọ̀run tó ń rẹ́rìn nítorí tiyín nítorí tèmi ọ̀run rẹ́rìn ní gbogbo ìgbà pé ọmọlọ́lá máa tuntun gbára mi yọ àgbẹ̀tọ̀ ẹ máa wò tẹ̀ ẹ́ mú ọ̀run máa rẹ́rìn tẹ̀ ẹ́ múnú wọn dùn lọ́run tínú ọlọ́run gan ń dùn pé ọmọ ẹ̀ ń yìn mí ọmọ ẹ̀ ń kọrin ó yìn mí ó ń jó ó ń dúpẹ́ kí ló dé kí ló fẹ́ gangan kí ló ń fẹ́ gangan bí ọba ọjọ́ sí bóun náà ṣe ṣe nìyẹn tó bá ti bọ̀ tó bá ti ṣe gbogbo àwọn nǹkan tó ní ṣe láti ti rábàbà níwájú ọlọ́run ọlọ́gbọ́n ó tún ti dé mo ṣáà ti dáríji ẹ èyí tó fẹ́ mo tún ti fún ẹ o bó ṣe wà nìyẹn ẹ ṣe jẹ́ kí ni àti yín kájọ máa dúpẹ́ ká máa yìn ní gbogbo ìgbà torí pé nínú ẹ ní gbogbo nǹkan èrè wa wà níbẹ̀ á dẹ̀ fi lè wà lọ́wọ́ 103.5 FM láti kópa lórí ètò yẹn tí àtẹ̀jíṣẹ́ rẹ nígbàgbọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ ẹ́ sí nọ́mbà yẹn 0907-648-6198 ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ pẹ̀tọ́ ohun báyìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ lórí bóyá ẹ̀yìn tí ẹ̀ ń ṣe ọjọ́ ọ̀bí ni abẹ́ ẹ̀yìn ṣílé ni kí ni ìnáwó tá ń ṣe abẹ́ ẹ̀yìn jẹ́ ilé ìjọsìn tẹ̀ ṣáàfẹ́ kaba ẹ̀yìn lè wá sórí afẹ́fẹ́ ẹ̀yìn ẹ̀ ṣáà ti ṣe kí ni ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ bóyá olórin ẹ̀mí dẹ̀ lẹ́yìn tí yín tó ṣe pé ẹ fẹ́ kí a máa bá yín gbé orin ẹ̀mí ká máa bá yín gbéga láti ibí yìí kí gbogbo èèyàn kan lè mọ kán lè máa ti pàṣẹ yín láti máa gbọ́ náà ga náà síbẹ̀ àti síwájú sí ẹ tẹ̀ ẹ́ sí wa àwa náà kọ́ a máa mú wa sí etí ìgbọ́ 103.5 FM èmi ti yín ní tòótọ́ ọmọlọ́lá ọ̀làmìjùlọ.

ẹni kò sí ọba bí rẹ ọlọrun ba tó ṣe eléyìí fún dókítà Abimbola Oyetunde lágbára ọlọrun a tún ṣe yìí fún ọpọlọpọ àwọn èèyàn tí àwọn ojú ọlọrun fún ire kan tàbí ìkejì ẹyin tẹ lọ láyọ náà lẹ padà wá ni ayọ àti àlàáfíà gbogbo èèyàn tó ń bá wọn yọ tó ń bá wọn dúpẹ ire ayọ àti ìbùkún kò ní tán ní ọdẹdẹ ẹnìkankan nínú gbogbo wa pátápátá ó dáa kí ni nǹkan tẹyìn fẹ kí a bá yín gbé wá sí orí afẹfẹ ẹ ń ṣọjọ òbí ni àbí ẹ ń ṣe ìṣílẹ àbí ilé ìjọsìn títí yín wọn ní àwọn ètò kan tàbí kejì tí wọn fẹ ṣe tẹ ẹ fẹ kí gbogbo èèyàn kan wà ń bẹẹ àbí tẹ ẹ fẹ kí wọn gbọ abẹ ó dáa fúnra yín ẹyin gangan fúnra yín ẹ jẹ ẹni ẹmí tí ó ṣe pé ẹ fẹ kí a ti máa fi àwọn ọrọ kéékèèké kọọkan láti máa fi gbọ àwọn èèyàn pé tó báyìí náà ni olùwà wí àbí pé báyìí náà ló ṣe ń lọ ní àwùjọ àbí báyìí gan ló ṣe ń lọ ní ẹka àti àwọn òṣèré ìyẹn onígbàgbọ bẹẹ ṣe fẹ máa jù sí bí ojú ìṣẹjú bíi márùnún bíi mẹwàá kan tẹ fẹ máa jù sí lábala wípé ó dá náà èmi náà fẹ máa ṣe léyìí pẹlú owó tí ò ga rárá ẹ wá sí ìyàrá ìtajà wa ní radio 103.5 FM kẹ bá wọn sọrọ tó ètò ẹjẹ ká yan olúwa pẹlú ọmọlọlá ọrùn láàmì jùlọ mo fẹ láti kó wọlé mo fẹ kó máa tẹ ẹ síwájú ọdà náà nǹkan báyìí náà ni mo fẹ ṣe pé bá tán la bá ń tẹyìn síwájú lajẹ bá kúkú ń bàjẹ ní gbogbo nǹkan tẹyìn bá tún wá lẹba púpẹ èèyàn rí ilẹ̀ ń dúpẹ lọwọ ọlọrun ọba tó 103.5 FM lẹwà ẹjẹ ká ṣe báyìí ká pàádà láti máa kọrin ká bá dúpẹ lọwọ ọlọrun ọba pẹlú eléyìí àpè ní pàkósà.

Radio 103.5 FM náà lẹ́wà kẹ́ ẹ máa yí kúrò. Ohun tí mo béèrè lẹ́ẹ̀kan òní pé ní orí ọ̀rọ̀ yìí tí ìyá ń wò ó pé kò sí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin òun àti ọmọ òun. Òun dẹ̀ ní kí ìbáṣepọ̀ kó wà láàrin àwọn, torí ọmọ èyí kò ń ṣe pé àwọn ò náwó lé lórí, àwọn ti náwó. Ọmọ ti lọ ilé ìwé lóòótọ́, ọmọ dẹ̀ ti wà, ó ti wà alright bí àwa àṣàwọn nǹkan, ó ti wà alright, ó ti wá wà nílùú ìbò. Òun ṣiṣẹ́ ìyá rẹ̀, ó retí kọ́mọ tiẹ̀ kí òun pé mọ́mì mọ́mì wá o ni o, ó dá o ẹgbà, kò ṣe pé ìyá ò rówó náà orí náà, ó dẹ̀ rí lò. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ó ní nǹkan kan tó ń pè ní ìfẹ́ láàrin òbí àti ọmọ, tó yẹ pé ẹ lè máa ti ẹ̀ rí àṣírí tó wà láàrin ìyá àtọmọ, pàápàá jùlọ tó bá jẹ́ ọmọ obìnrin. Nǹkan tí ìyá yìí tó béèrè fún ni kí ni kó ṣe, ó ti gbìyànjú. Mò ń béèrè, mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kan ni òun máa gbàdúrà fún nídàkejì ni.